0: yìí tí a rò.
1: Ẹ lọ wa ọ̀rọ̀ ìbúra lámàrà rẹ̀.
0: Ẹ̀ẹ́n.
1: Yìí bí ẹ̀jù lè ṣẹ́ mi.
0: Ẹ̀hẹ́n àṣe.
1: Ǹjẹ́ ilé yìí.
0: Ẹ̀hẹ́n.
1: Ǹjẹ́ ilé yìí.
0: Ẹ̀hẹ́n.
1: Òṣù sàn.
0: Bíjọ́ kí a bọ̀ gé.
1: Ọmọ
0: Amẹ́rì ọjọ́ fẹ́fẹ́ jọ máa ọdún ìsìnkà
2: yá
0: ní ọdún ìbànà màá yẹn
2: nígbà
0: jẹ́. Àṣọ
2: lẹ́yìn
0: dẹ́fẹ́
2: máa yẹn lọ yẹ
0: máa yẹn
2: Bàbá ìrọ̀ sílẹ̀ yìí.
0: Ẹ̀hẹ́.
2: Ee náà wàlà mọ̀rọ̀ yíyẹn náà wàlà ń dúró.
0: Ìṣọ́ mọ̀dọ̀ wẹ̀yà.
2: Ayéyẹ náà ń gbà mọ̀rọ̀ yíyẹn lájú.
0: Ẹ̀hẹ́.
2: Ṣọ náà náà lé fún gíráwọ̀ ń dàlọ́ lọ́ngà.
0: Àṣọ lè má yẹn fẹ́ máa lọ.
1: Lẹ́kíṣẹ́.
0: Long time, Mama Charity. Ẹ sì dẹ́ka tó kọ́ Nairobi. Èrò wo dúró ká tó kọ́ tààtà.